0: lui offrit en présent de l'or, de l'encens et de la myrrhe.
1: Ogoni fun baba loke
2: ran. Alléluia.
1: Ki la npe ni ore.
2: Etewe yi lodo nu nina.
1: Oro Olorun ton jade si wa leni.
2: Oko okuruno ton le titan do mi je gbewe
1: o. Oni ebun.
2: Ewe yin nu nina.
1: Ebun.
2: Le don nu nina.
1: Ki la npe ni ebun.
2: Etewe yi lodo nu nina.
1: Ebun ni ohun kan.
2: Nu nina we inu de.
1: Ninu ini ti eniyan kan.
2: To nu tin do mede ton me.
1: Eyi to fi fun elomiran.
2: De seboze na mede vo.
1: Ni ofe
2: do vanu
1: lai gba pada
2: ma yi leko
1: ebun
2: nonina
1: o ni o ini ti eniyan kan
2: ewe inu tin do mede ton
1: eyi ta fi fun eniyan
2: de na mede
1: ni ofe
2: vanu
1: eyi ti abun
2: boye ne
1: lai ni gba pada tabi ka gba owo lowo re
2: ma yi nde pepe leko kabi ma yi leko abi akwe
1: sugbon leni
2: amo igbe o
1: opolopo eyan lo ti se ebun gba
2: me supa supa ko ti ni na yi
1: ebun lo de opolopo igbe yawo mole titi de ni
2: nu nina ewe blau when do supa supa do igbe
1: ebun lo de opolopo awon omo ologo mole leni
2: nu nina we blau gigo vi supa supa to igbe
1: sa wala ni gba ebun mo ni
2: hun mi jona ro mi ko soda yi nu nina we
1: ebun ti ba yi opolopo àwọn ọmọ jẹ mọ àwọn òbí wọn lọwọ
2: nu nina kò rìn òbí supọ supọ sí gbẹzán gbẹdọ méjì tó ẹtọ lẹ sí àlọ
1: mi ọpọlọpọ ẹbùn ló tú ìgbéyàwó ká
2: nu nina supọ supọ ẹgbà wẹndodo
1: torí ní ọjọ tí wọn fún wọn ní ẹbùn àtọjọ náà náà ti rán ogun tẹlé ayé wọn
2: lo àzá ìgbéyé zẹ nu nina bodo náà yẹ lè àzá gbẹwẹ yẹ sí àwọn akó edoro gbẹzán
1: ẹtọ mi abájọ tí ọkùnrin kan fi sọ wípé
2: abájọ bọ mẹmẹ súndé dọ
1: tí wọn bá ti so àwọn papọ tán ní chọọchì
2: ẹyin dọ èsì èmi dọ pọ fọdà mi sá
1: o ò bẹgbẹ ẹbùn ń lọ léni
2: èmi kún bà nínà ọkọ ìwé mi dé
1: ẹnikẹni tí ò bá ti lè fún àwọn lówó
2: dọmẹdé bude má sì kún ẹmí àkọ ẹ à
1: tó mọ ra nǹkan kan fún àwọn
2: ni má hàn tí wàá nu ẹmí o
1: ènìyàn kan tiẹ̀ tún sọ wípé
2: dọmẹdé fòtẹ rọ
1: gbogbo ẹbùn tí wọn bá kó wá fún
2: àwọn nu nina de bẹ wàá nu ẹmí lẹ bi ọ
1: ó ní kí wọn lò fún ìjọ
2: náà ẹrọ mi bẹbí bó nana àgùn má bó zanu àgùn má
1: òótọ àwọn ò fẹ fọwọ kàn
2: èmi kú tẹ jandalẹ wo
1: kí ló dé tí ẹbùn gbígbà wá di ìṣòro lórí ilé ayé lẹni
2: ètẹwẹ zọmọ nu nina yíyí lẹ azùn kúlẹ pọtẹ kí má gbẹnu jí
1: kí ló dé tí ẹbùn gbígbà wá di ogun
2: ètẹwẹ zọmọ nu nina yíyí lẹ fún azùn àwọn
1: àwọn ẹbùn kan bú àtọ ti gbà
2: nina délẹdẹbọ akọ yí
1: àwọn ẹbùn kan wà tẹmí náà ti gbà
2: délẹdẹbọ ẹdẹsùn kọ yí
1: àwọn ẹbùn kan wà tí àwọn onígbàgbọ gbà tí ò ní jádùúrà wọn gbà títí láíláí
2: nu nina délẹdẹbọ yìí sẹnu lẹkọ yíbọ gbẹzán ètò ẹna sì kú chẹ dẹ tó na chẹ kàkà do ìdò
1: àwọn ẹbùn kan wà tí máa ń jáun rere gbà mọ́yàn lọ́wọ́
2: nu nina délẹ tí mo tún ń dàgbé yìí sún àlọ́mẹtọ́ mẹ
1: àwọn ẹbùn kan wà téèyàn bá gbà tán o ẹni tó ti ń lọ síwájú yóò dẹ ni ẹyìn.
2: Nu nina délẹ̀ tí mo inú ẹjẹ́ mẹ́rẹ̀ gbẹ́tọ́ yí fún ọ mẹ́kọ̀rọ̀ nukun yẹn náà.
1: Àwọn ẹ̀bùn kan wà ẹni tó bá tẹ̀ lọ́wọ́ ọwọ́ yẹn ò tún ṣe rere mọ́
2: láyé. Mẹ́délẹ̀ nina délẹ̀ dẹ̀bọ̀ mẹ́ sí àlọ́mẹ̀wẹ̀ jẹ́ ọ mẹ́mọ́ kan tún alọ ẹni sọ́nà wà ń dàgbé
1: fún ọ. Àwọn ẹ̀bùn kan ó bá ń dáwọ́lé nǹkan kan kò ní rí ojútùú tó ń dáwọ́lé.
2: Nu nina délẹ̀ tí mo gbẹ́tọ́ kí alọ́bọ yìí nu nina dá lọ mẹ̀lẹ́ ọ́ ǹdé bùdé náà sí àlọ́ dé gómìnà dówà ọ́ nu mọ́kàn tán súná dó nu kún mẹ́nìyà.
1: Ẹ jẹ́ ká dárúkọ díẹ̀ nínú àwọn ẹ̀bùn náà.
2: Mi gbọ́ mi ní yílọ́ pẹ̀lẹ́ dò nílá
1: ọ́lẹ̀. Torí ní ọjọ́ ìní.
2: Dọ́ ẹgbẹ́ zangbe.
1: Ó jẹ́ ọjọ́ èyí tó jẹ́ wípé a ó gbàdúrà fáwọn èèyàn kan tí wọ́n ti gbẹ ẹ̀bùn òdì tí ẹ̀bùn yẹn tó ti sọ wọ́n dolórí bu.
2: Ẹyin àzáńdé bọ̀ iná mi náà ó dẹ̀ ná mẹ́lẹ́lẹ̀ dẹ́nu ẹ̀kọ́ yìí nu nínú àgọ́ mọ̀ nínú àgọ́ ẹ̀lẹ́kọ́ zé tara gbẹ́nọ́sọ táyín lákàná.
1: Àwọn ẹ̀bùn tí èèyàn gbọ́dọ̀ sọ́ra fún tó gbọ́dọ̀ kí èsàra fún.
2: Nu nina alọ́pàdé gbẹ́tọ́rọ́ náà tí ó dé náà ti tẹ̀gbẹ́.
1: Àkọ́kọ́
2: nukàn tán.
1: Ó ní fìlà.
2: Ewé ìgbàkún.
1: Ọ̀pọ̀ àwọn ọkùnrin ni wọ́n ní wọ́n fẹ́ ṣayẹyẹ níbì kan wọ́n fi fìlà ránṣẹ́ sí.
2: Súnú sùpá wẹ̀ dọ̀dọ̀ jẹ́ mi dédé. Yèdónú wíwá dẹ́bó jóná wá rọ̀fídé bọ̀ gbàkún ẹ̀ tọ́sẹ̀ dùn.
1: Ó mọ tún mọ fìlà ni.
2: Wẹ́n ká tún tí mẹ̀ gbàkún tán.
1: Ògo ni fún bàbá lókè
2: ọ̀run. Alleluia.
1: Fìlà ní í ṣe pẹ̀lú ògo àbáwáyé ẹ.
2: Ògbàkún édóbíba sí pọ́dọ̀ bí ọwọ́ gbẹ̀zán tó ètò fún.
1: Fìlà ní í ṣe pẹ̀lú ohun rere tó fẹ́ dà lórí ilé ayé.
2: Gbàkún édóba sí pọ́dọ̀ ń dàgbèdì àjọ náà nínú ọ̀gbẹ́ lọ́mẹ̀ fi ọkọ.
1: Fìlà ní í ṣe pẹ̀lú ohun gidi èyí tó mú wá sórí ilé ayé.
2: Ògbàkún édónú bá sí pọ́dọ̀ ń tètè ń gbé dàgbé dí àdòbó jóná wá rògbẹ́ lọ́mẹ̀.
1: Bí a bá lọ sínú ìwé Deuteronomy.
2: Ẹyin náà jẹ́ mi ní mi ìwé Deuteronomy tán mẹ́.
1: Orí ìkejìdínlọ́gbọ̀n.
2: Chapitre 28.
1: Hallelujah.
2: Amen.
1: Deuteronomy.
2: Deuteronome.
1: Ori ikeji di ni ogbon.
2: We atongo Mose ton ta eton gba ewe awe.
1: Iwe karun ti Mose.
2: We atongo Mose ton.
1: Owu mi.
2: Ejolomi ta.
1: Ki gbogbo awon eniyan.
2: Boni melebi.
1: Ki won ba kan tele mi leyin lati ba mi ka.
2: Ye ni pe domi ro gudo na mo ten do ha.
1: Ese ketala.
2: Afo eton wa ton
1: gba. Oluwa yo fi o se ori.
2: O kluno me dato tu na iwe do basi ota.
1: Iyo si se iru.
2: Bo ye mana ya sike.
1: Iwo si ma leke sa.
2: Bo wena fo mana tu aga iso iko.
1: Iwo si je ni eyin.
2: Bo ye mana I godo to gbere.
1: Hallelujah.
2: Amen.
1: Nigba ti won ba fi fila ta olore.
2: When dey ye ze gba ku mo do na we na ni.
1: Eni to fi ta olore to ba fi se ika.
2: Me ze bo do na we ni na na. Eyin do jire me dede. Mi o ibo ko do wa daka na.
1: Ibi to tin gbo mi lowo lowo
2: bayi. Bo ki di aro to do mi we ade alonu won.
1: So wi pe owo aye o ni temi.
2: Do ayo si aro na je otuche ya.
1: Eyi tumo si wi pe.
2: E lo ti me do.
1: O ti bo so owo aye.
2: A ko je ayo lo me.
1: Won ti ri emu o.
2: Ye ko mo we wuli.
1: Bi fila yen ba le kan e lori.
2: Eyin na gba ku ene je tanu e o.
1: Opolopo eniyan.
2: Me supo.
1: Lo ti si fila gba.
2: Ewe ko ti gba kun yi.
1: Be pelu.
2: Bo mo po.
1: Ni awon obirin.
2: Yanu dele.
1: Opolopo awon obirin.
2: Yanu supo.
1: Lo ti si gele gba.
2: Ewe ko yi te o ti tabla yi.
1: Oro wi pe
2: boye
1: gbogbo eniyan lo feran ohun ni
2: boye vejo mede do mele bi wa yin wa nwe mi
1: ko si onkan to dawole lori tele
2: nde bude ma de ba zia lo to ejeji dai
1: gbogbo e lo ma yori si
2: re wenu de taro da gbeji mi
1: lati igba to ti gba fila
2: amo si gwende ko igba kun won
1: baba egbon
2: papa mla o
1: aburo
2: no vi
1: o ya gbogbo ogbon to ndawole lati igba na
2: si wene nu nde bude wa nu da lo
1: ayeye le setan
2: aya jije nu emi blofo
1: on lo gba fila fila tan na ran lati village
2: bo ayi gbakun de roye to sin village
1: fila ti won so wi pe o le fe fi sayeye
2: gbakun de roro je mede we mi jan dobro aya jije na
1: fila yi lo de sori
2: gbakun we ati on ta
1: lati igba na
2: si we onu
1: na ti bo ewo ogo kuro lare
2: si we nenu e di ogigo ton si konu e
1: lati igba na lo ti deni ton toro
2: si we nenu akolezun menu
1: lati igba na lo ti di iru
2: si we nenu alabazun sike
1: sugbon ba ni ko ti baje o
2: amo ebe we ko gble biya
1: loruko jesu
2: jesu yin kome o
1: agbara to tun aye jabesi se
2: kuguno de jila jabesi si gbezano
1: o o beni sisin
2: e ti to fi divie
1: be ni yo si wa titi
2: mo we kina zon kaka so igbe ma do egbe o
1: oluwa gbe o soke
2: pa e mero kuno sewe to agaleko
1: mi o gbo ki baba yen o se
2: ami master papa ene do ami
1: amen ara mi ninu oluwa
2: mejele ro kuno me
1: gele ti won fi ranse si enko
2: tabla de ka se do we olu
1: o mo I pe gele ti won fi ranse
2: atuno tabla de se do we o
1: opo ise ni won ti pari sinu e
2: atuno azosu pa we foro tabla o me
1: won pari ise sinu gele na
2: ye fo azoro tabla o me
1: won so e mu
2: ye towe bo wuliwe
1: won wa ona lati mu ewon oro na mu e
2: ye ba ali kaka na do wuliwe mu ali na do wuliwe
1: won wa fi gele mu e
2: ye wa ise tabla do wuliwe na
1: oju e wa di oju ti gbogbo eyan nsa fun
2: bo nuku meto wa tari nuku ne melebi na
1: won na awon eyan kan ti en bi elere mama
2: mele denu akan mi oro mama
1: oju yin ba o lo se wa ri bayi
2: mewe nuku me mi to ka wa ti di e
1: se bi ngba to si gele we ni
2: no tabla we ati bla e
1: se bo si gele we lo fa wahala
2: tabla we ati bla bo dota gba wa nu
1: se bibi ni wahala ti wonu
2: le lo fini we taba tagba gbonbo bi o pe gbe aye
1: lati oni lo
2: si be si egbe o
1: gele ogun ti won du ti won we si e lori
2: tabla wa ton de bla dota nu e o
1: lati wakati yi lo
2: be si ga iwo e lo me o
1: oluwa dana so
2: amen o kuno tozo e
1: sora lati oni lo
2: jo we de be si egbe
1: adura yi la fe gba ni ojo madi ti si ola ojo tuesday
2: de lo we mi juna to so de imadi
1: oro na ni mo tun fe pada so
2: oku o we le fofo ja
1: gege bi ase ta fi fun mi latodo meta lo
2: ta iri gberi dede na mi sun atoro po ma ro po si
1: gbogbo awon to ti gba ebun
2: me ko yinu nina
1: gbogbo to ti si ogo kuro la
2: me ye ko han gigo so tana le
1: hallelujah
2: amen
1: ogo ni fun baba
2: hallelujah
1: omo tuntun
2: vi yeye
1: to sese bi saye
2: ya cheche jiwa gbeme
1: se bi fila lo gba fun
2: ndo gba kun we ayinu fi o aye
1: ebe niyan kan lo gbe wa
2: ndo mere we ze wa sin
1: so wa lowo lati ran so fun mo en tuntun ni
2: won ma do akwena to kwa fun yoyo na vitu we
1: o wa de fila na
2: awa ti o gba
1: o wo bata ogun fomo
2: bo duo fopa wa tonu fomo na bo duo wa wa tonu fi
1: o ta o lo mo na se wa da leni
2: ne we fi o si gbe so wa ti ye gbe
1: emi gba ladura
2: ni o de we me
1: awon ogun
2: awon
1: e to wonu aye awon ome nipa ebun
2: debi o vitu ele si gbezo megbon won dali o
1: oluwa tu won sile ninu
2: ni na dali okuno tun yesu awon si
0: amen
1: iketa
2: atongo
1: awon ebun to gba
2: noni na ri ayile
1: iketa
2: atongo
1: o na ni bata
2: ewa yin afopa
1: opolopo eniyan lo ti si batagba
2: mesu po ko ti afopa yi
1: bata ogun wa
2: afopa wa ton ti hun
1: bata to je wi pe to ba ti wo
2: afopa de nu enu ado
1: ibi kibi ta tele se ba te yo mo gbona mo e lara ni
2: afopa pa tu e me jele o enu wu so ra fo glonu me we
1: oni mu nkan rere jade
2: enu gen da gbero poton
1: bo tele niyan
2: ani ko jo gbeto
1: ko sise pele n to sori rere
2: bo tenu wa so po do me ro tara gbe wa po
1: bata ogun to wa lese
2: afopa wa to era fo nu e o
1: hallelujah
2: amen
1: bo ba tele oni ton
2: en ro ko edo me o
1: njo mo daju wi pe
2: wa ka tun ti ten gbero
1: o ko ba irin ajo eni tin sori rere
2: na agin ale wo ko ba me ro tara gbe wa bada zo wa pe po e an
1: tori wi pe won ti pari ise sara titi e
2: do ye ko fu azoro wewu
1: o ti si bata wo
2: a ko ti afopa do
1: Oluwa so fun Joshua.
2: Kun ondo na Josue.
1: Hallelujah.
2: Amen.
1: Ninu we Joshua ori kini.
2: Do Josue chapitre 1.
1: Ese iketa.
2: Le verset 3.
1: Eje ka gbo nkan to so.
2: Mi gbo bo ni mi ni se nde do ro
1: fini. Ibi gbogbo ti atele se re ba te.
2: Ero fi de gudi afo tu ina je o.
1: Eyin ni mo fi fun.
2: Fi mo kan ton wewe nzena.
1: Gege bi mo ti so fun Mose.
2: Ta idi de nko do na Moise do.
1: Iwo tan ti wa fun ni ebun bata ogun.
2: Wa me de ku ona ni na won fo pa.
1: Bata ti won pari
2: sesi afo pade fu azo dewu
1: ko wa si le ise to fi ese te
2: azo pade mo wa de bo azi afodo
1: ko sinu ile awon olori rere to wo
2: ko si tara gberon de si pe gbe akita to ebi o
1: gbogbe o daru ni
2: binon uluwe
1: ese re ni
2: afo to ewe la
1: ese re won ti gba ogo to wa nibe
2: afo to eye ko igigo so afo o me
1: sugbon bi mo se nsoro lowo lowo
2: mai awon de no ko do le alonu alonu o
1: pelu ifami ororo yan
2: to ami de dona po
1: mo pa ni ase bata ogun ko kuro lese re
2: afopa wa to ni to si afonu e
1: lati osu yi lo
2: be si sun e lo me
1: o ya bi ki bi te sere ba te
2: ti de budi afoto e na je
1: o mo sori rere
2: ni anan wa dagbe
1: o ni sori buruku
2: anan so wa tan yin la ka de a
1: ogun ni fun baba lo
2: pe o na to mi ton lo ji aga
1: eyi lo je eleketa
2: e lo we yan tongo
1: elekerin
2: enego
1: o la n pe ni aso awotele
2: ewe yin so vetman we no dodo glo
1: opolopo eyan lo ti si aso gba
2: mesu po we ko ti anu we no dodo glo yi
1: elomiran ni mo rin rin ajo ni
2: menele na no si pe jesus only we
1: ati mo de
2: de nwa
1: eh mo lo si lu gba ti mo de
2: de yi to godo bo wa
1: amo wa ri concert ati pata ifun e
2: nwa mo avole konton de blo de soutien podo chokotopo ensemble ton nawe
1: mi mo ni ki afun gbogbo yin
2: bondo ma manu mi me bi
1: yo ba be si afun yin
2: bo na je mi manu mi ji
1: ibele lo mi ti bere wahala
2: fi de mere vole beta gba podo tanira kan pogbon
1: yo wo tan ba won ba pari ise sinu awon nkan yi
2: eyin doro je mere fo azoro nu e lo le ji yo
1: se oloju kokoro ni
2: nonu kike we ado e
1: o le lo ra underwears fun re
2: bo asi ikon we no dodo glonu we de ya
1: ton ba ti fi fun yan kan
2: endo e na me de
1: o wo
2: we do o
1: wi pe gba
2: ro yi
1: je ki so dodo fun
2: bo ma do dodo nu e
1: ohun ti won ba le li e lori niyan ali
2: am ba go we ze to gbe za to eji ne
1: se ko soruko e legun ni
2: ye ze bibla to gbe za to eji ro
1: lo go ni fun baba
2: le haleluya
1: won ba le li e lori niyan
2: ye ze bibla un tonton to gbe za to e wu
0: agbaja
2: agbaja
1: hallelujah
0: amen
1: je ki so dodo fun e
2: bo ma do dodo nu e
1: won ti so wi pe okunrin kan koni le fowo kan
2: agbaja de blanu e ne doro je merede me sunde soro aso lo we a
1: o wa di wahala si ijo lorun
2: anale azun tu kladu agun ko
1: o gbadura gbadura gbadura
2: o de kakakaka
1: o ni mi o ri nkan
2: kan ano mo nti ame
1: o ri nkan
2: amo nu
1: o gbadọ se gbe yawo na
2: adona uli aloko ero meme
1: bo se re wa to
2: di an yo wa peso
1: gbo awon ti o re wa to e
2: me mo yo wa peso we a
1: gbogbo won pata ni won ti sori rere
2: ni me bi we ko wa tara gbe
1: bi wo se re wa to
2: ye we wa do wa peso
1: to re wa laarin awon are wa
2: mo yo wa pero ye o wa peno leme
1: ki wa ni ai wa re da
2: ete wọn pẹ tó ẹlẹ azunu
1: wọn ti balẹ ilé ẹ lórí
2: iye kó black gba january
1: o ti ṣe ẹbùn gbà
2: a kò tinú nínú yí
1: o ti ṣí gbà
2: a ti yí
1: gbogbo àwọn tó bá ti wá rí ẹ báyìí
2: mẹwa mọwẹlẹ bí ọ
1: ìkórira ni
2: wọn gbẹná wẹ
1: wọn wẹ orí fún ẹ
2: yẹ kọlọ tanú ẹ
1: wọn lórí ẹ ni
2: yẹ rọ tatọ ẹ
1: wọn di ẹrù ẹgbẹ fún ẹ
2: yẹ bla ọgbẹ sí àgbánú ẹ
1: wọn ní àwọn ẹgbẹ ni
2: yẹ rọ gbẹlẹ wẹ
1: jọwọ
2: kẹkẹlẹ
1: má bọ níbi àdúrà náà wọn
2: lọ wọn lọ tẹmẹ
1: agogo méjìlá ni
2: gan wẹwẹwẹ
1: ní sùúrù lérèdè àpápá ó gborúkọ ọjọ náà ni
2: àsẹyìn kọ àgùntàn
1: église de la sagesse de Dieu en Christ
2: agunnuyun ma o tono kristi jesu
1: sọ fún oníkẹkẹ kan pò ń lọ
2: àwọn olákàdá gbogbo náà mọdọ dọ mi kò fi lele yetun
1: gbogbo àwọn aṣọ
2: àfọ
1: èyí tí à ń wọ tí ó jẹ àwọ tẹlẹ tó ti gbà.
2: dẹ́nu dọ́dọ̀ gọlọ́nù mẹ́dẹ́ nù dọ́dọ̀ gọlọ́ de àkó yí.
1: ètò fa ogun sínú ayé ẹ.
2: dẹ́dun àwọn bí ọgbẹ́zá tó ẹ mẹ́rin.
1: olúwa tú ẹ sílẹ̀ nínú ogun.
2: ẹ mẹ́rin òkúrò tún wẹ́dà ìsún ẹ sí i.
1: ọkùnrin ń gbà.
2: sún nà yí.
1: obìnrin ń gbà.
2: yàn nà yí.
1: wọ́n ń ra bọ́sà fẹ́ lómìíràn.
2: yẹnukọ tókótó pẹ
1: kò lè rí ìyàwó nínú kò lè níyàwó nù.
2: ẹná sì kúdú àsìrò ọmọ ẹ.
1: wọn ti dáàbò bò.
2: iye kò ṣe gàpò
1: ilé aṣẹ́wó gan tó bá lọ.
2: iye kò ṣe gàpò dàtí ànlìkà ẹ tán bọ àgàlẹ tọpẹ dé nálẹ yìí ọ.
1: wọn ní kó mọ tó dọdọ àwọn ọmọ.
2: ìnàlẹ dọ nínú àgàlẹ tọpẹ dọnà àgàlẹ tọ náà máa sọgbọn ń tèdè o.
1: irú ẹbùn wo ló gbà.
2: nu ní náà lọ pa tí a yìí.
1: bàbá.
2: pápá.
1: mọ̀mọ́.
2: mama.
1: ẹ̀gbọ́n.
2: Mlaho.
1: lọkùnrin lóbìnrin.
2: lo sún mẹ́rin òyànnú mẹ́.
1: irú ẹ̀bùn wo lẹ gbà.
2: nu nínú lọ padà tẹ́wọ́ mi yìí.
1: ìránṣẹ́ olúwa.
2: yẹwẹ́ náà.
1: irú ẹ̀bùn wo lo gbà.
2: nu nínú lọ pa tí a yìí.
1: èyí tó ba yí ẹ jẹ títí dòní.
2: dé ẹgbẹ́zá tó ẹgbẹ́ kákà jẹ gbé.
1: ṣùgbọ́n mo pa ní àṣẹ.
2: àmọ́ ń dè pé.
1: nípa agbára jíǹde.
2: tó gbòkú wúlò fún ọsán kú tó dání.
1: ẹ̀bùn tó o gbà lọ́jọ́ ọ̀gbẹ́ ìyàwó.
2: nu nínú di ayé dùn ọ̀lọ́ wíwúlì sábẹ́ o.
1: ẹ̀bùn tó o gbà lọ́jọ́ tó ń sọmọ lórúkọ.
2: nu nínú di ayé àṣẹ gbàrò.
1: ẹ̀bùn tó o gbà lọ́jọ́ tó ń ṣe òkú àwọn àgbà.
2: nu nínú di ayé àṣẹ gbàrò tí o mẹ kọ́dé fún ni wẹ̀. òkú
1: bàbá
2: òkú mọ̀mọ́. tí o
1: pàpà tó yẹ kí màmá tó yẹ
2: kọ́. nu nínú ẹni rotun kílá tó bí ọgbẹ́zá tó lè
1: kákà jẹ jọ. òkú náà ṣẹ lórúkọ
2: jésù. àwọn gbọ́dọ̀ jésù yìí kọ́ mẹ́.
1: aleluya.
2: amen.
1: jọ̀wọ́ tó bá ń bọ̀ gbọ́dọ̀ rántí ẹ̀bùn tó gbà lọ́la o. ẹyin
2: lọrọ jẹmẹdẹ ajáwédé sọtàn adonate pọpọ fún ni náà díẹ yìí.
1: mọ kàn ṣàdédé wá o.
2: má nà mọ pọ mbọ wá o.
1: tó bá ti mọ pọ ò mọ ẹbùn tí wọn fún ẹ.
2: ẹyin lọrọ jẹmẹdẹ a máa fún ni náà díẹ náà wẹ ya.
1: torí òun la fẹ́ gbàdúrà.
2: lu ejì wẹ̀ mi já o
1: rẹ lọ. tètè lọ́bẹ̀ sí ṣèwádìí.
2: ìyáwó ibà dọ́nà.
1: lọ bá ọkọ ẹ.
2: ìmọ̀ àsúwe.
1: lọ bá ìyàwó.
2: ìmọ̀ àsìtòwe.
1: lọ bèrè.
2: ìkàn bí ọ.
1: ẹbùn wo ni wọn fún wa.
2: nù nínú tẹ kánà mi.
1: nígbà náà.
2: rasangbe.
1: tí ò jẹ́ kí gbéyàwó wa kó ní ayọ̀.
2: wọ́n ma ná vivo ná lọ wíwúlì mi tọ́ni du àyájí jẹ.
1: àwọn èèyàn kan ṣe ìgbéyàwó.
2: mẹ́dẹ́lẹ́ wúlí àlọ́.
1: ní orí ẹ̀ka ìjọwa kan.
2: lu àgúndó pọ̀ mí tọ̀nà pọ̀ jù.
1: wọ́n náà fẹ́ gba ẹ̀bùn.
2: bọ̀ ẹ̀rọ mi já yìí nínú.
1: ẹni kí ni wọ́n ṣe.
2: mímọ kan bí ọ̀rọ̀ ẹ tẹ jọ.
1: wọ́n dẹ̀ gbé ẹ̀bùn náà.
2: yèsè nínú.
1: fún wọn níbi tán láwọn lọ fún reception.
2: náà yé ro fide yé reception de.
1: wọ́n dẹ̀ mú wíìgì.
2: yèsè mẹ́sà.
1: èyí tó ti dọ̀tí burúkú burúkú.
2: pẹ̀rík mẹ́sùtàndé kò kú ìjì burúkú yìí lákan.
1: gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run nínú òjò yìí ni wọ́n gbọ́ nípa
2: ẹ̀. iye òwe ẹran mi tó lẹ bí wẹ́ ṣe gbọ̀n dáadáa.
1: wọ́n wá kó ata sínú ẹ̀.
2: yè wá bẹ́ ta kí dé mẹ́.
1: wọ́n wá dé.
2: bo abúlé lo.
1: kẹ wo bí àwọn èèyàn ṣe ní ìkà tó.
2: yóò mi ní tunde gbẹtọ ju àdáka sọ.
1: wọ́n dẹ̀ tó wá sí reception ìròpọ̀ wá sí chọ́ọ̀chì o.
2: nínú sírò ẹ̀ máa wà mí sámọ àmọ́ olùyọ̀dọ̀ reception fi ẹ̀nà ìjọ́nà lè wẹ̀ yìí.
1: wọ́n dẹ̀ dé.
2: mo ka bla bí.
1: ọkọ àtìyàwó yẹn náà mọ gbọ́
2: báyìí. àsúpà sí pọ́dẹ́ sọ́nà tó.
1: ọlọ́run ti tún wọn sílẹ̀
2: ní ogun náà. yóò máa kó tún yé dáyìí.
1: wọ́n dẹ̀ kó ata sínú ẹ̀.
2: bòyẹ bẹ́ ta kí wọ́n dẹ́ mẹ́.
1: wọ́n wá gbé e sínú pálí kan.
2: mo ń balẹ̀ tó pè é kàtọ́ mẹ́.
1: wọ́n wá ramp ẹ̀.
2: àǹbalẹ̀ tán.
1: wọ́n wá gbé wọn ò kọ́rúkọ sí.
2: yèwúrẹ́ yìí kọ jẹ́jì àmọ́ yẹ kú bí.
1: mẹ́ni tó gbé fún wọn.
2: yé tún mẹ́ náà yé à.
1: ìkà wà nínú àwọn èèyàn.
2: ó kánú rò gbẹtọ lẹ́mẹ̀.
1: sọrí inú ayé tó wà yìí.
2: àmọ́ yìí ò dé mi àdé lọ.
1: o gbọ́dọ̀ múra àdúrà ni
2: o. àdùnà sọ̀nù ó dẹ tán wẹ̀.
1: ó bọ́ lọ́wọ́ wọn o.
2: àdájá sì yé sí.
1: gbogbo ẹni tó sọ wípé ohun ayọ̀ ò ní jáde nínú
2: òjì rẹ. mẹ́ẹ̀ẹ́ dọ́dọ̀ jẹ́mẹ́dẹ́ gbé àyájẹ́ tó kúná tọrọ òfin tó tó
1: ẹ lọ. lórúkọ jésù wọn fọwọ́ ara wọn ṣe
2: àwọn ni. yẹ̀nà sí àlọ́ ẹ̀dẹ́lẹ̀ tán tó wà ẹ̀dẹ́lẹ̀nu ẹ̀.
1: ṣe àmì.
2: amen.
1: èyí tó jẹ́ ẹ̀bùn òmíràn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa.
2: délé fún inú nínú àdéhùn ọmọ jáde ọgbọ̀n dalẹ̀ tán.
1: o ní oúnjẹ.
2: ewé inú dídùn.
1: oúnjẹ.
2: nù dúdú.
1: Ijo mo pe opo eyan ti se onje je.
2: Hun akaturo me so poko tin dududua.
1: Awon kan ti se onje je.
2: Medele ko tin.
1: Sori ninu igbagbo.
2: Amodo yi se meon.
1: Amo n pe onje ni ipese.
2: Mi no yo dududo.
1: Ipese. Pe lo pese.
2: Do mi baiki toton.
1: Ninu awon esin ta ba lori ile aye.
2: Do si se demi.
1: Awon esin eta ba lowo awon baba baba baba.
2: Si se demi amoro ye o grandpa mi ton le si o.
1: Ton pe ni orisa bibo.
2: Be yoro fodun si se.
1: Won ma pe ni ebo.
2: Ye no yoro avo.
1: Ninu esin esin ti mole.
2: To si se musulumi ton me o.
1: Won ma pe ni sara.
2: E no yoro sara.
1: Ko si nu esin tawon eyan nsin. Ti kini yo loruko.
2: Ko si si sende me mero kulo pono se maude bo. Nwe lo mado yi kode ya.
1: Onye onje.
2: Ndudu.
1: Oje pataki.
2: Eyi nu vive.
1: Ta wwen yon manje.
2: Bo mele non du.
1: Ta man fun ya gege bi e bo. Pe eba eba mi je un.
2: Ye no na me te di nu nina do. Me chele mi du nu ha mi se ya.
1: Sugbo.
2: Amon.
1: La ti igba ye Jacob ati iso.
2: Si Jacob podo eso po si wenu on.
1: O ni iso ti si je.
2: Ewe eso ko chidu.
1: Adam atefa.
2: Adam po eva po.
1: Nipa onje, awon nan si je.
2: Ye dele de su ye ti du bonduru dali.
1: Ewa wo wo ala to deba wan ninu ogba jesime.
2: Mi wa pon ta gba de wa.
1: Ninu ogba edeni.
2: Mi a pon tu kla de je ejiro edeni si jikpa me.
1: Ewa wo ala to deba wan ninu ogba edeni.
2: Mi pon ta gba de emondo edeni si jikpa me.
1: Hallelujah.
3: Amen.
1: Ogo ni fun baba
2: lojo. Hallelujah.
1: Eso t'Olorun ni won o gbodo je.
2: Si se de maudu e ma do na du wa.
1: Won je.
2: Yedu.
1: Wahala de.
2: Ta gba wa.
1: Iso. O ta ayan mo titi e.
2: Eye te ze bi o wa e
1: to sa. Ogun ibi e.
2: Nu ti no inu ni na.
1: Nitori onje.
2: Gududu e tun e ze bo sosa.
1: Baba ka Genesis chapter 25.
2: Eno mi ka Genesis 25.
1: Verse number 20. 9 to 34.
2: Verse 29 a 34.
1: Ibi ni iso ti lo ti ta ogun ibi e.
2: Fiwe eso esa droit dernier seton.
1: O ta yan mo e.
2: Bi o wa eto ese sa.
1: Iwo to rin kakiri leni.
2: Wa me ro son li si pe wa egbe.
1: Won ti pa esaye won ti lu e.
2: Ye ko hu e do gbe mi bo ko zo.
1: O ti ta yan mo e.
2: A ko sa bi o wa to we.
1: Awon ti won ni lo ogun ibi e. Ayan me won ti fun e lonje won ti gba ogo lowo e.
2: Ye me do hu do bi o wa ta siwe pe do gigo po le ko yi so siwe. Bo ye ko yi gigo so si bo ko ze nduru jonu e.
1: O gbo nkan ti won ma nso ni.
2: A se ne nodo aye.
1: Won ni eja leja mo je sanra.
2: E nodo gwevi o gwevi nodo bodo no ko.
1: Idi ni yi.
2: Ewe zon.
1: Aba wan nan ba je eyan.
2: E no mi desu du beto.
1: Ko si problem.
2: Nye eko inu yin akande.
1: O ripo ti si je.
2: Amoro atiru wa.
1: O kan gbo pe ya ewa gba ipese.
2: Asere ya mi wa yi de blo ti toton.
1: Ewa gba sara.
2: Mi wa yi sara.
1: Ewa gba nkan bayi.
2: Mi wa yi nu le.
1: O ti jade.
2: Bo kwe ko bewe
1: zon. O gba.
2: Bo yi.
1: O tu gba fa won me.
2: Bo le inu vito wele.
1: O gba ewa.
2: A yi a bobo.
1: Atagbo ado.
2: Bo du agba de po.
1: Mwa se papo.
2: De dado po.
1: O gba.
2: Ayi.
1: O gba die.
2: Ayi koklo.
1: Eti. Won se sinu rice.
2: De ye dado moli kun ji.
1: Won gbe wa fun e.
2: Bo eze wa nu e.
1: O mo ru obe ti won gbe sori e.
2: Atun sunu olopade ohun to moli kun ji me.
1: O to gba fa won omo.
2: Bo le yin na fito e.
1: Ojo o le to fe sori rere nu dile
2: bi. Asan e tegbe mi jona wa dagbero remi ton nu lo.
1: Akuti mo wi pe iwo baba ati mama eyin o le se mo jeje ku je nti.
2: Mi tuno je mo de papa po mama le po mi tele o. O ndudu yin la ka mi mo gan ma du pe de.
1: O le je titi o sa se yori.
2: Ewe mi du kaka bo tara gbero po le pa agbeza.
1: Awon omo ologo t'Olorun tun wa fun yin.
2: Bo fi ki gona de ma o le fo be da.
1: Ki lo de ta to bere si fun won ni.
2: E te wa zo mi le fo ronu yin la ka. Lo lena vie lo le
1: do eh ore mi lo nse kini
2: kan ato chewe do nde blo
1: eh gbon mi lo nse kini
2: kan na o che de ro nde
1: eh won ni ko se sara kan
2: ni won ni blo sara
1: ni ko se ipese kan
2: ni won ni blo ipese
1: won ni ko se kini kan
2: ni won ni blo nde
1: sori gbogbo e
2: amo bia
1: ebo ni
2: avo we
1: hallelujah
3: amen
1: ebo fun olorun wa
2: avo si sana mautin
1: ebo fun awon emi esu
2: avo na gbigbo ma we de sutin
1: se ki se pe won ti lu e bi mo se nwoju e bayi
2: won de nonu kutu eta pon se
1: do le ti o bayi
2: Moro pipo ese do si studio me me do e ko iwe igbo zanwe a.
1: Se won o ti lu e?
2: Won ye ma o zanwe a.
1: Bi won na se nwo mi ranse bayi
2: de gwere soro pipo mi se do ele o
1: bo se ngbo mi
2: wa ro pe che se
1: we eni ti won ba lo gbodo sare lo ba eleda re ni
2: me ni eko zagbeze ton e na be we sumre mo me dato eton we
1: wa sodo jesu
2: wa jesu
1: go se duro
2: manote o
1: wa sodo jesu
2: wa jesu go
1: mo se duro Lorore lo
2: Manote
1: si
2: ome
1: Fona wa
2: Oko oh, eto mewe Dono di ali klemi de
1: Ari wa lo
2: Ewa note ro deti mi ton do egbe
1: Wikbe oma Ewa
2: Ewa ro vichele